ẹnu ti yẹ fẹ́ ọ̀wọ́nwà ẹnsẹ̀ nkyẹ́ nínú ẹ̀wọ̀nwà jùmọ̀ ó yẹ ẹ̀wọ̀ yẹ nànà ló bẹ̀rẹ̀ sí nù àárọ̀ dá sí òyẹ hey bro standard bro kama ya mama sha standard kama ya mama oh yehowah